gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀ bó gbọ́sẹ̀ndọ̀ náà ńgọ̀dọ̀ kó wá gbọ́sẹ̀ndọ̀.